0: kan be ti won pe ni ogiri I kan be ti won pe ni iru kinleyi I kan si nbe ti won pe ni iru woro mo so le kan na bi won ba nta iru eleyi iru iru ewo leleyi igbe iru ewo leleyi loruko Jesu ko ni bele leyi bo se njade laaro yi idunun ko subu lu ayo fun yin bo se njade laaro yi o ni jade leku o ni jade li arun lowo in to gbe jade oni bo wole awon kan ngba won ba wole pada accident ni mo so le kan na iwole ati jade re eje Jesu pa mo o pata won me mo idunun lo mo ri oni ni monday emu ayo bo emu dunun bo emu ire bo eje wa fi kun gbogbo eyin mo me foke nigba marun o fa teyin wa o fa ti njabo ni sauku loruko Jesu koni ka koni ko mo re won oni gba won mo re digbadigba wa ko mole gbogbo eyin te se ami e ni mo sari omo mo pa lase ajinigbe gbogbo awon ajinigbe won oni ri ogbe o won oni ra won mo re gbe mo gbadura fun yin laaro yi gbogbo eni tin gbo mi kakakiri agbaye idunun yo subu lu ayo fun yin ire nikan loju owo ma ri emu owo yen lowo e wa fa le ti bayi eranjumo eni iwo owo gba ro oluwa ire loju owo ma ri wa popo e pawo atawon mo re koju yo mo ri re koju yo mo ri re e wa mo mo e taka seyin eni oju mi oni ri bi oju awon mo mi oni ri bi inu ese bibeli ni ma ti mu nkan mejo ti mo nka ma ka tin tinisi gbogbo eyin te wa ni ilu Canada abe lomo Canada eje ma no ti won 77 mo n lo fi anointing won be ma mu omi 77 eyo kan tin mix ma omi mo n lo fun won be ka po na ki si fo won mo mi nbe gbogbo awon te ba ran pade mi ona si fun won e ko number ile ni ojo Wednesday ni wema ti ni Canada ya a fe fi nkan mejo a fe fi bu ni a fe gbadua pelu gbogbo itara a fe kigbe adua ni ngbasa e ko number ile 081 gbogbo eni to ba fe gba iwe ilewo otun la ni woli odekun le o wa si Canada lotun la eni kan ni se ilohun ilo lagbara number ti o ba fi dotun le ba mi nbe ma le tembo 081 6 7 34 43 eje ntun wile kan si 081 6 7 34 43 ma pe number yen jo o ba pe ma block e eni kan ni kenidi kan fi send si mi pe e fun mi ni flyer mo fe fun ore mi in Canada mo fe fun awon omo mi owo ti e ba mi se na ni e gbogbo eyin te wa lori Facebook e si a program yi kan won lara e ba mi share ni igba marun marun o bi ase se njabo loni mo so le kan na ota awon agba ota ti won mo yin ma yeyan ofa ti won mo ta mo yan ota iba aye ti mo ni ota agba ninu ko ni ba o ko si ni ba awon omo re e wo bo ta se bo mo yin engineer e pe baba ijadi eni kan ni woli ota bake ha in se mi bi kin ka bibeli in se mi bi kin gbadua angeli to duro ti mi won bo regbe ni ojo Wednesday kolo mo kilo fo mo eni ninu ipade ni wema in ni gba o se se kin je mo tun weri wa te ni we nkan kan wa to ba wa loje o fun den den e pe baba yi bo lo se je bo ni su se be bo lo be se be baba afa e wa so nkan ti
1: oruko mi ni Akim Adewale wa lati Ibadan
0: lati Ibadan
1: ni pe lowo Olorun ni oke yi tori pe apa emi po sugbon ju ko mi debi loni me ma so ojo ipe ni 2022 baba mi si fun mi ni egberun mewa ni ojo na
0: won la won de church ni 2022
1: aba mi fun mi ni egun mi wa ni odun na
0: won le mi fa won ni 10000
1: e bi lo le mi di asuko di aye yi
0: e bi lo le yin wa be na wo e ke n pase gbogbo eyin ti e bi mo pa o si nkan ti aye oran ti eyan si o olufe aye to ba fowo kan na ni aran ti e mo na wo e gbogbo eyin ti e bi n pa te fi debi agbara ti n tun aye se kan si ami ko wonu ipin rawo e won ni afa akim loko won abakim na ko le pe won ni ebi lo le mi wa mo wa yo wo lapo mu ni egba 10000 yes
1: abo bi ko lo lo ni pe emi le ji bu e ni 20000 naira
0: so tan
1: bi ko lo
2: wọn láwọn náà ti ń tọwọ́ bàpò bóyàn ní 20 wọn lè dá 20,000 bóyàn ẹni tẹ́bí máa pa.
1: mo gbọ́ ọ̀rọ̀ báyìí pé ká wá kámúṣẹ́ kankú kan torí wọ́n nílùú mọ́ta tẹ́lẹ̀ wà ló gba ìṣòro méjì ọ̀kadà ṣùgbọ́n mo sanwó yẹn tán ojú ṣe nǹkan rẹ nípa rẹ.
2: ẹ ṣe nǹkan rẹ nípa ọ̀kadà yìí.
1: Tí a gbẹ̀mí débi lónìí, kẹfẹ́ni pé níjẹsàn ni wọ́n pè mí wípé ọmọ mi ó ṣe gágàgà lẹ́kọ̀ọ́.
2: Nílùú Èkó.
1: Bẹ́ẹ̀ni pé láti bí ọjọ́ mẹ́rin inú òjì sùn, wọ́n là ń gbé káàkiri ẹ bá gbé bọ̀.
2: Ẹni wọ́n máa gbé bọ̀. Ẹni kí wọ́n máa gbé bọ̀.
1: Bẹ́ẹ̀ni kí wọ́n máa gbé bọ̀. Wọ́n làwọn wòlé dábí mu ní ẹdì.
2: Ẹdì.
1: Ẹṣátọ̀ mo rí tí wọ́n jálẹ̀ wọ́n dìlọ́wọ́dì lẹ́sẹ̀ mo bú ẹkún láago méje alẹ́jọ́ sunday mo gbé odi wẹ́mà mo dé àwọn òjò kí n wọlé kọ́yà dùn bí wọ́n bá pásítọ̀ kan bẹ̀ ń dókòó lè mo ti mú mi sẹ́wù sẹ́wù mo ti mú dání wọ́n bá bọ́ bẹ́ẹ̀ kan ní ẹni ọ̀nà ni mo bá síbi ó ní wọ́n níjẹ́ kí n wọlé àjọ pray fún bẹ́ẹ̀ wọ́n ti mo nígbàgbọ́ ni mo nígbàgbọ́ fárígì lọ lo ògùn oru fún ìmọ̀ ogun orun tí máa lò ọkàn mi ò balẹ̀ wọ́n á tún gbé ọjọ́ spiritu kí àwọn ọjọ́ spiritu wọ́n ni pé kì í ṣòwò káàdì fárígì lọ máa rò owó káàdì wọ́n ni pé àwọn fẹ́ pé dókítà fárígì lọ mú 250 wá.
2: 250,000
1: pé dókítà tó wá mo bá ní pé mo ní 15 lọ́wọ́ ń bíbá yìí ẹ bá gbà á lẹ́nà tó bá di ọ̀la monday ń sáré káàkiri wọ́n làwọn ò lè gbà ọtí tó yẹ bá pé owó òkè wọn bẹ̀rẹ̀ sí sọ pé ọlọ́wọ́ ò ń ṣe ìdá mẹ́wàá.
2: Aish ẹ bẹ̀rẹ̀ rẹ̀gùn.
1: Ọlọ́wọ́ mo ń sanra májèmọ̀ sẹ́wù sẹ́wù yóò máa jẹ́rí ẹ̀ mo bá gbé kan mi máa gbèrò sílé mo bá délé wọn bẹ̀rẹ̀ sí àdúrà mo bá mú omi sẹ́wù sẹ́wù. Bákan sọ ń jò ní pé òun fi òkúta méje mẹ́sàn sínú omi lójú mi náà ti délé mi náà ti lọ fi òkúta mẹ́sàn sínú omi òkúta mẹ́sàn ló fi sínú omi sẹ́wù sẹ́wù. Tí ká bá ti sa àwọn ọmọ mi pa ní ọ́yá ẹ lọ́ọ́ lù ọlọ́ọ̀dì ẹ̀sìn ọlọ́ọ̀dì àkóso bí sọ máa tù nìyẹn má tù ní bẹ lọ́wọ́ rẹ̀ bá wọn máa tù yẹn wọn bá ẹsìn pray sí wọn á jù sínú omi yẹn bí ṣe gbélé lórí báyìí ọmọ tí ó sùn láti jọ kàrù bó ṣe sùn bó ṣe sùn fún yẹn.
2: Ó sùn lọ fún rẹ. Kí ló kọ.
1: Rílùwà alábílẹ̀kọ.
2: Ẹ dìde sókè ṣe ẹ ti wà ń jẹun.
3: Mo ti ń jẹun.
2: Ẹ ti ń jẹun.
3: Bẹ́ẹ̀
2: ẹ fòókè lẹ́ẹ̀mẹta náà. 1, 2, 3, 4 ẹ ó lè mí fi ń sọ pé wọ́n ni wòlíì ara rẹ o. Ó ní o àáfàá ni wọ́n tí wọ́n gba Jésù pátápátá bí olúwa gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà. Mántù wọn ni o wọ́n ni làwọn rẹ sínú omi 7-7 làwọn gbélé lọ́ba tán. Yé sáká 250,000 tí ò sí sàtẹ́ǹtì pọ́mọ yóò tún gbá wòsàn. Ó ń rè rọ̀dà ríliwá ijó lẹ́yìn náà gba Jésù dádì yín mọ̀ ti born again.
3: Ní ọ̀tí gbódúgba ti pọ̀ ẹ̀ àdúrà yín náà máa ń ṣe láti ilẹ̀.
2: Ẹ̀yin náà máa ń gbàdúrà tẹ́lẹ̀.
3: Bẹ́ẹ̀ni ẹ máa ń wò ní online.
2: Okay.
3: Ní pẹ̀lú mi àti ìyàwó mi.
2: So ẹ ti marry.
3: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀dọ́ yóò jìnà sọ́dọ̀ mi ní.
2: Ọba burúkú ti ń jábọ̀ nípojì bí pápákọ̀ sí àmì kò ní kọ́ lójijì.

0: fẹ wo yara ola lo
1: bo fẹ wo yara ola lo
0: bo fẹ wo yara ogo
1: bo fẹ wo yara ogo
0: bo fẹ jeyan
1: bo fẹ jeyan
0: mo gboro je oloke
1: bo ma je oloke
0: oluwa
1: oluwa
0: saanu mi
1: saanu mi
0: je ra anugba
1: je ra anugba
0: je ro ore gba
1: je ro ore gba
0: je ri yanu gba
1: je ri yanu gba
0: in the name of Jesus wade se bi oba
1: amen
0: jesus oluwa wa
1: amen
0: so pe emi no ba won so re leni o
1: emi no ba won so re leni o
0: mo ti gbo bo yin so ba yo taiwo o gboro mo so jagaban mo ti gbo o gboro mo so re o yes e ja gbo testimony won boya olohun se abi ese mo ti ti e gbo lenu awon eyan ki won na ko dan wo
2: ma se me ba mi no so temi no ti le ri o Larry, you must be ringing that last year. And your money do you have a friend you? That's my thing to tell you. Only my thing you are wanting in my gym. You know, shame me. Me bag back home. You know, boy, my German ship or two. My dad, my 1,000, my dad, too. It will happen to me last year. My lost Peter. But to that be much at it, damn it, that way. Later. No, philosophy Peter ma ro pa emi ti mo se ki to e ki ma da re mejo mo kini kan wa so si mi pe ah o de da se bi kan se pe owo to ma fi da mo da 500,000 na buru mi fi se fun mi na le ri o lati gba ti mo tin tele yin se mi lo dede o gbogbo kan mi lo lo dede o
3: na ri bi mi na se ri o en go mo se ri se mi be mi se mi se o pe ko ga ni mi e ẹni ìdáná lè fún yín ní ìrówó ẹni àwọn ìdábá ti ní wọn fún yín èmi náà wọn fún yín tó tààrà òdìdílé òfinà dé tààrà bí wọn ṣe lọọ yìí bá ṣe o olùpàlọwọ yìí ẹni kọmọ iṣẹ ìrànṣẹ ẹni kọyà iṣẹ ìrànṣẹ ìgbàgbọ́ ti ní kálukálu pẹfíìmù ojú rere ohun ọkọ tí ń yàtọ nígbà tí lẹẹrin ọmọ ìjọ orí ọmọ ìjọ ọsángo ọta ní
4: Daddy, if you know there you a memory lati Ghana, Ghana no sorrow. Lati be Oshukonsu meji saying in my team bo miracle alert to omo ọmọ inú afẹ́fẹ́ ni mí so owó yẹn ṣáà wọlé mi ṣáà máa ń fọ́lọ̀ ọ̀pọ̀ prayer ní àràárọ̀ lórí facebook ṣáà máa ń gbọ́ ìròyìn miracle alert tí àwọn èèyàn ń sọ ọkọ̀ mo fi gbàgbọ́ pé kò sí nǹkan tọ́nà rẹ̀ ṣe pé let me continue lọ́jọ́ náà tènìyàn èmi náà gba miracle alert o ní èmi ni expect pé bẹ́ẹ̀ èèyàn máa pè mí ó ti lé ní oṣù mi nípa lọ sí ẹrẹ ọkàn ń jẹ mi ni ore pé mo gbúdọ̀ fi ẹ̀mí mo re hàn dẹ̀nẹ́ lẹ́yìn tí mo ń sọ̀rọ̀ yìí mo rẹ̀ ń bọ̀ tó pè mí it was alert mo rí it was 450 cedis ìyẹn kọjá sí 50,000 plus ní alert mo rí sàmúlù kí n tó pẹ́ ọ mọ́ anointing sir tẹ̀sẹ̀ ń gbàdúrà fún wa ọlọ́run máa fún ní okun àtàgbára mọ́ anointing ilé ológun tẹ̀ ń kó wa lọ lágbẹ́ ọlọ́run ẹ̀kọ́ adébẹ̀ ọmọ yín láti ghana ni o ní sọ̀rọ̀ daniel ẹ ṣeun sir god bless you sir mọ́ anointing sir.
0: sọ pé ẹ̀rí mi da olúwa.
1: ẹ̀rí mi da olúwa.
0: Olúwa sílẹ̀kùn ẹ̀rí fún mi.
1: Olúwa sílẹ̀kùn ẹ̀rí fún mi.
0: Mo gbọ́dọ̀ sọ ẹ̀rí tèmi o.
1: Mo gbọ́dọ̀ sọ ẹ̀rí tèmi o.
0: In the name of Jesus.
1: Amen.
0: Olóhùn sọ̀rọ̀ ẹ má jẹ̀mú. Wọ́n dẹ̀bùn ní 500,000 naira. Ẹlòmíì mọ̀ tí gbowó yẹn rí. Olúwa mi o. Gbogbo àwọn tó gbàgbọ́ mo sọ tẹ́lẹ̀ o yá lọ gbà láti tiẹ̀. In the name of Jesus.
1: Amen.
0: Ẹnì kan sọ 2,000. Wọ́n bù ní 100,000. Olúwa o, àwọn èèyàn lélẹ́yìn náà táwọn náà máa san rẹ lónìí yìí. Olúwa dá wọn lọ́wọ́.
1: Amen.
0: Olúwa dá wọn lọ́wọ́.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Ẹnìkan ló gba miracle alert yìí. Táwọn náà bá gbà láti kò bad, ẹ jọ mú fún yẹn lẹ́ẹ̀kan sí. Nà sókè. Mo gbàdúrà miracle alert. Ó yà gbà tiẹ̀.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Ó yà nà wọ́n sókè fún ara ẹ̀ sọ pé olúwa.
1: Olúwa.
0: Jáyé mi ó dìde.
1: Jáyé mi ó dìde.
0: Ó yà sọ dàdúrà.
1: Ọkọ Jésù.
0: Maria
1: Mọ̀lẹ́.
0: Jesu Oluwa wa gbogbo eyan Olorun te wa lado e ku mura woli tin kanleku o de tan o ma hanos lola ojo ti ma wa sala ni ado be ni e ja jo pade nbe loruko Jesu o ma ra adugba
1: amen
0: aye ra dide
1: amen
0: wa de se bi oba
1: amen
0: gbogbo omo Olorun ta mura fun Jerusalem ha bo ere ajo pelu woli ni ko wo sile je wo bi re o lo to ba raye to ba wa raye in to ba na ojo na iwo na mura ja jo lo ka lo gbadua odokunrin kan ta jo lo ni last year mo pade ni gba ta wa Canada honey daddy ah o lo lo lo ni tele yin o lo lo de dami lohun ah o lo lo yin gbadua ah loruko Jesus adua ti e na ma
1: gbo
0: Olorun wa be owo
1: amen
0: Olorun wa be owo
1: amen
0: in to ba na je una no gbogbo ogbon e no gbogbo agbara e shagu be mi ninu igbiyanju ni down lo ti mo sele loruko Jesu ma ra anugba
1: amen
0: yo de dara fun o
1: amen
0: Jesu Oluwa wa
1: amen
0: call account number sele 30 32 67 02 85 Mustafa Solomon Osisone lo ma gbe jade ni First Bank loruko Jesu aye ra dide
1: amen
0: so pa aye mi a dide
1: aye mi a dide
0: pa aye mi a dide
1: aye mi a dide
0: in the name of Jesus
1: amen
0: ah awon lojo bi oni ni wedding anniversary hey o ye ki gbadura fun yin e je gbe owo to yin sori mo gbadura ori re ma ro mo ri
1: amen
0: anu ma wo ori
1: amen
0: wa pe laye
1: amen
0: o ni kuku jiji
1: amen
0: igbeyawo re ko ni tuka
1: amen
0: aye o de daru
1: amen
0: wa je igbeyawo
1: amen
0: aye ra dide
1: amen
0: Jesu Oluwa wa
1: amen
0: ja wa won celebrant wan bi awon meta na ni number 1 na re waju Gabriel happy birthday to you eni keji muti at saidi happy birthday to you ati aliu folasade happy birthday to you gbogbo dua loruko Jesu ojo ayo yin yi ojo ebuko ni anu ma ba yin gbe
1: amen
0: in the name of Jesus
1: amen
0: now mo bless apere wa gbo e mo bless ororo to ma fi anoint e gege bi ojo Monday ba ti ma nse nje mo ra agbara anu sinu ati asiyori bo ba ti anoint ara to jade lo ra anu gba
1: amen
0: bo wa nle ala na ranti e
1: amen
0: ibi kibi to ba lo o boju re pade
1: amen
0: anu awa ori
1: amen
0: wa de se bi oba
1: amen
0: o se ma pe o
1: amen
0: Jesu Oluwa wa
1: amen
0: egbon eleyi ago mejo mo gbagbe o ki esu ko wa lori e omi yen wa gbe sile baba ti bless e tan wa de lo sun beni o we o de lo sun ma to wa sona ba se ma se so yen to ba di asale loruko Jesu wa ra anugba
1: amen
0: ba mi koju se nikan fi da loju bayi pe